fọ ẹni tán tó bá bẹ́ sí ni máa fọ ẹni ọmọ ni mo fa ẹmu jọ ronaldo ètè mi dúdú mo fa tobacco èmi mo ní airport pẹ̀lú museum mo mara kára fún ẹ pẹ̀lú kúpìọ̀n gbogbo owó mi tán ọ̀fẹ́ tẹ́ra lẹ̀ tí bá mo fún ẹ tán ó máa gbéra lẹ̀.

fún ẹbí pé mo jẹ sportbet. Anthony Joshua ni ká wá jà. Lẹ́yìn kù lè wá yànà wá jà. Ṣàtàwálẹ̀ yóò máa ti gba Grammy. Eyín bá fẹ́ sáì.